0: Bua, kera kuko wanjia kwa hano chuo. Maazi maa kwa maa bala ndi ntorobi ume, ka ha jiroge zimike ula kuko, mutuano aka, mwabugusi ya kuku ike. Ukuna mmasi ono aka, nebilata, nke mwene kibute uko ndi onu, mwene nka nodine huu. Ọzọkwa, ndị ọrụ NSCDC ejidela mmadụ abụọ maka ebubo mmebi n'izu ohi akụrụngwa nkwukọrịta na steeti Edo. Ndị ọchịchị kwuru na nke a bụ akụkọ nke mgbalị ha ji echebe akụrụngwa mba dị mkpa. Nigeria Air Force ebufeela nkwa ntuliaka dị mkpa maka ntuliaka Govanọ Ekiti. N'ụfọdụ ntuli aka imeju oche ndị omeiwu. O kwuru na e mere nke a iji hụ na mkpa ndị ahụ rutere ebe kwesịrị ekwesị n'oge na n'ụzọ nchekwa. Tupu mpịache akụkọ nke ụbọchị taa, ka anyị laghachinụ okwu ndị ahụ ghọrọ anyị isi akụkọ. A na-agba ndị bi na Uromi ume ka ha mụta ọrụ aka n'oge ezumike ụlọ akwụkwọ. NSCDC ejidela mmadụ abụọ n'Edo maka mmebi n'izu ohi akụrụngwa nkwukọrịta. NAF ebutela nkwa ntuliaka maka ntuliaka Govanọ Ekiti na ntuliaka imeju oche ndị omeiwu. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na kọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afọ mbụ Nwada Chizaram.
1: Akụkọ dede wụnyi ezikwu gị ojojo siri n'ebe ụgbọ tiye ti ngwa ụwa. Eyi na-ele iṣẹ Ishabai Nakula Radio itokale si ilu Uromi. Ìròyìn ló dé sétí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọlábí. Ṣáájú ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. A ti rọ gbogbo mùtúmùwà ní ìlú Uromi láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa gbaradì láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ tàbí oko ní àkókò ìsinmi ọlọ́jọ́ gbọọrọ èyí tí wọ́n fẹ́ gbà láìpẹ́ yìí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò NSCDC ti tẹ àwọn ọba ìjẹ́ méjì nígbà tí wọ́n ba àwọn dúkìá ìjọba pàápàá jùlọ èyí tí wọ́n fi ń ṣe ètò ìbánisọ̀rọ̀ síra ẹni jẹ́ tí wọ́n sì rí wọn mú lọ sí àwọn ibùdó wọn. Àwọn ọmọ ogun òfurufú ti kó àwọn èròjà ètò ìdìbò lọ sí ìlú Èkìtì àti àwọn ibùdó tí àwọn àtúndìbò yóò wáyé ní orílẹ̀-èdè yìí ní èyí tí wọ́n ti pinnu láti jẹ́ kó wáyé ní ogúnjọ́ oṣù kẹfà tá a wà yìí. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ìlú Uromi ni wọ́n ti gbà níyànjú láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa fojú sí ẹ̀kọ́ṣẹ́, iṣẹ́ ọwọ́ tàbí okòwò nígbà tí wọ́n ń gbaradì láti ṣe ìdánwò ti sáà kẹta ní èyí tí ìsinmi rẹ̀ máa ń gùn. Àmọ̀ràn ìwáyé nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n fò oyè ojú wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwùjọ nínú ara wọn ni Ọ̀gbẹ́ni Mark Omo, èyí tí ó sọ wípé àìfẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ àbí kọ́ iṣẹ́ okòwò

0: ebutela mkpa ntuliaka maka ntuliaka gọvanọ Ekiti na ntuliaka imeju oche ndị omeiwu. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụ nụ maka ige ntị. Afọ mbụ Nwada Chizaram.
1: Ẹkùn dédé wòyí, ẹsìnkú bí ojú ọjọ́ ṣe rí ní ibi gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé-iṣẹ́ Isha Binocular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọlábí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. A ti rọ gbogbo Mùtúmúwà ní ìlú Uromi láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa gbáradì láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ tàbí oko ní àkókò ìsinmi ọlọ́jọ́ gbọọrọ èyí tí wọ́n fẹ́ gbà láìpẹ́ yìí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò NSCDC ti tẹ àwọn ọ̀bàyẹ́jẹ́ méjì nígbà tí wọ́n ń ba àwọn dúkìá ìjọba pàápàá jùlọ èyí tí wọ́n fi ń ṣe ètò ìbánisọ̀rọ̀ síra ẹni jẹ́ tí wọ́n sì rí wọn mú lọ sí àwọn ibùdó wọn. Àwọn ọmọ ogun òfurufú ti kó àwọn èròjà ètò ìdìbò lọ sí ìlú Èkìtì àti àwọn ibùdó tí àwọn àtúndìbò yóò wáyé ní orílẹ̀-èdè yìí ní èyí tí wọ́n ti pinnu láti jẹ́ kó wáyé ní ogúnjọ́ oṣù kẹfà tá a wà yìí. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gbogbo àwọn olùgbé ìlú Uromi ni wọ́n ti gbà níyànjú láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa fojú sí ẹ̀kọ́ṣẹ́, iṣẹ́ ọwọ́ tàbí okòwò nígbà tí wọ́n ń gbaradì láti ṣe ìdánwò ti sáà kẹta ní èyí tí ìsinmi rẹ̀ máa ń gùn. Àmọ̀ràn ìwáyé nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n fòye ojú wo ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwùjọ nínú ara wọn ni Ọ̀gbẹ́ni Mark Ọmọ, èyí tí ó sọ wípé àìfẹ́ kọ́ iṣẹ́ ọwọ́ àbí kọ́ iṣẹ́ oko ó jẹ́ ohun tí ó ń bani lẹ́rù lórílẹ̀-èdè yìí, tí ó sì jẹ́ wípé ó ń kọ́ èèyàn lóminú pẹ̀lú. Ó sọ wípé ní ìgbà wa ní ọjọ́ ohun àná, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí kò bá kọ́ṣẹ́ wọn ó kàwé, tàbí wọ́n bá ń kàwé wọ́n mọ̀ fi ojú sí iṣẹ́ kan láti kọ́, ṣùgbọ́n láyé òde òní ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀. Ìwé tí wọ́n ń kà gan kò dámọ́rán débi tí wọ́n fẹ́ kọ́ṣẹ́. Wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tí wọ́n ti lè kọ́ àwọn iṣẹ́ yìí tẹ́ ẹ bá débẹ̀ àwọn èèyàn ọ̀gá wọn lè máa bá tí ó ń dá nìkan ṣe iṣẹ́ rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kọ yára sí iṣẹ́ kíkọ́ mọ́ ní èyí tí ó sì ń fa ìkọnilóminú fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè Nàìjíríà. Nítorí pé tírúfẹ́ àwọn ẹni bá kú tàbí tí wọ́n papòdà, kò ní sí àwọn ènìyàn láti kọ́ iṣẹ́ ọwọ́ débi wípé yóò fa wàhálà ní ọjọ́ iwájú fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó wá rọ àwọn òbí àti alágbàtọ́ láti jẹ́ kí ọmọ wọn yan iṣẹ́ kan láàyò tí wọ́n bá ti kàwé. Àwọn àjọ ẹ̀ṣọ́ NSCDC ti rọ́wọ́ tó àwọn méjì níbi wọ́n ti ń ṣe ìjàmbá fún àwọn dúkìá ìjọba, ìyẹn èyí tí wọ́n fi ń ṣe ètò ìbánisọ̀rọ̀, ìyẹn tán ń pè ní telecommunication, ẹni tí ó jẹ́ ọ̀gá àwọn

0: ka ha mụta ọrụ aka n'oge ezumike ụlọ akwụkwọ. NSCDC, Nigeria Security and Civil Defense Corps, jidela mmadụ abụọ n'Edo maka mmebi na izu ohi akọrọkwa nkwukọrịta. Nigeria Air Force butara ngwa ituli aka maka ntuli aka gọvanọ Ekiti na ntuli aka mmeju oche ndị omeiwu. Ugbu a, kere akụkọ ụwa ndị a ka ọ ha nụjụ. Maazị Maka Ọma agbaala ndị ntorobịa ume ka ha jiri oge ezumike ụlọ akwụkwọ mụta ọrụ aka maọbụ gụsị akwụkwọ ike. O kwuru na mmasị ọrụ aka na-ebelata, nke nwere ike ibute ụkọ ndị ọrụ nwere nka n'ọdịnihu. Ọzọkwa, ndị ọrụ NSCDC ejidela mmadụ abụọ maka ebubo mmebi na izu ohi akọrọngwa nkwukọrịta na steeti Edo. Ndị ọchịchị kwuru na nke a bụ akụkọ nke mgbalị ha ji echebe akọrọngwa mba dị mkpa. Nigeria Air Force ebufeela ngwa ntuli aka dị mkpa maka ntuli aka gọvanọ Ekiti na ụfọdụ ntuli aka imeju oche ndị omeiwu. O kwuru na e mere nke a iji hụ na nkwa ndị ahụ rutere ebe kwesịrị ekwesị n'oge na n'ụzọ nchekwa. Tupu mpịachie akụkọ nke ụbọchị taa, ka anyị laghachinụ n'okwu ndị ahụ ghọrọ anyị isi akụkọ. A na-agba ndị bi na Uromi ume ka ha mụta ọrụ aka n'oge ezumike ụlọ akwụkwọ. NSCDC ejidela mmadụ abụọ n'Edo maka mmebi na izu ohi akọrọngwa nkwukọrịta. NAF ebutela nkwa ntuli aka maka ntuli aka gọvanọ Ekiti na ntuli aka imeju oche ndị omeiwu. Ebe a ka akụkọ ụwa nke ụbọchị taa na-akọrọ ọnụ. Daalụnụ maka ige ntị. Afọ m bụ Nwada Chizaram.
1: Akụdede wụyị ezikụdị ojojo seri n'ebe ụgbọ tetị ngwa. Èyí ni iléeṣẹ́ Ishamba Inakula Radio ìtókalẹ̀ sí ìlú Uromi. Ìròyìn ló dẹ́sẹ̀ tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Ọlábí. Ṣáájú ẹ̀jẹ̀ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. A ti rọ gbogbo mùtúmúwà ní ìlú Uromi láti jẹ́ kí àwọn ọmọ wọn lọ máa gbaradì láti lọ kọ́ iṣẹ́ ọwọ́ tàbí oko ní àkókò ìsinmi ọlọ́jọ́ gbọọrọ èyí tí wọ́n fẹ́ gbà láìpẹ́ yìí. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò NSCDC ti tẹ àwọn ọ̀bàyẹ́jẹ́ méjì nígbà tí wọ́n ń ba àwọn dúkìá ìjọba pàápàá jùlọ èyí tí wọ́n fi ń ṣe ètò ìbánisọ̀rọ̀ síra ẹni jẹ́ tí wọ́n sì rí wọn mú lọ sí àwọn ibùdó wọn. Àwọn ọmọ ogun òfurufú ti kó àwọn èròjà ètò ìdìbò lọ sí ìlú Ekiti